0: ní 50 million náà la máa gbà fọ́mọ kọ̀ọ̀kan. Àwa bí torí ẹ̀ kọ̀ọ̀kan wá ti gbé fóònù fún bí ìṣẹ́jú méjì máa gba fóònù lọ́wọ́ ẹ̀. Wọ́n wá sọ pé 50 million à ń ṣe ogun wọn nínú ogun wọn pọ́pẹ́ ẹnì kọ̀ọ̀kan ni. Peter tàbí bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ wọ́n pé wọ́n gba 5 million kan tí wọ́n kọ àwọn gbà. Wọ́n sábẹ̀ bẹ̀rẹ̀ sí kẹrù bà wá. Ìgbà tó tún yá tó tún sí ìjẹta wọn sọ pé àwọn máa gba 50 million lọ́wọ́ wa. Wọ́n sábẹ̀ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ pé 5 million 500 la ní wọ́n láwọn nígbà. Wọ́n wá takú lórí 6 million ni.
1: Ló wá já sí. Wọ́n lè ṣe sán.
0: Tí wọ́n ní pé wọ́n tún pè wá pé gbogbo àwọn òbí ọmọ yẹn pé àwọn tún pé gbogbo àwọn òbí ọmọ tó wà nínú ó ní àwọn 20 làwọn wà nínú igbó. Wọ́n wá ní pé wọ́n wá pàdé àwọn nìbàdàn pé èèyàn mẹ́ta mẹ́ta lórí ọmọ kọ̀ọ̀kan wọ́n wá lọ níjẹta. Ìgbà tí wọ́n wá lọ dádì wọn náà lọ bọ́ọ̀dẹ̀ lọ. Ìgbà tí wọ́n wá lọ wọ́n wá sọ̀rọ̀ lórí ẹ̀ pé kí wọ́n fowó sínú àkáǹtì. Wọ́n fowó tí wọ́n ti dé Imo State yẹn pé wọ́n á lọ ṣe ìyẹ́ wọ́n á lọ ṣe ẹfí dọ́là.
2: All right, the picture.